wọn sàríyà àwọn ọmọ ogun wọn lọ láti lọ jagun wọn débi tí wọn ti jagun àwọn ọta wọn wá ti capture wọn ti kó wọn máàrin ibì kan wọn ti lọ capture wọn bẹ mọra tí wọn bá gbà náà bẹ àwọn ọtọ wọn kù sẹnu ọta ìyẹn ni umaru wa ń sọ fún sàríyà tó líìdì ogun ipe alijabal alijabal ibi òkè ni ọmọ lọ ibi òkè ni ọmọ lọ umaru sàríyà umaru ń bẹ ní medina àwọn àṣẹṣì ń bẹ ní sàmù erin oṣù ní síbi tí umaru wa ti ń sọrọ lórí mimbar ọlọrun sì kashifu fún tó fi rí i ẹnìkan ló bí ìjọ kan pé kashifu ti umaru ń kọ mo ní sẹ wọn ló fi wé umaru wọn lọ sọ pé òun rí nǹkan tí mi wà bọ gbọ pé tẹyin mo ní bí jìbìtì tẹyin ṣe rí lójú mi torí mani oṣù lára yín ẹ ti gbowó lọdọ àwọn èèyàn níbi tá a ti jókòó yìí ta ló ní o gbowó lọdọ àwọn èèyàn pọ sàdúrà fún wa bó ló ti rí o lè ṣe lọ́hùn kó o sọ yí pé o ní kashifu kashifu kí ló rí sí kíni náà torí wọn lè máa fi ẹsẹ rí i pé ọlọ́run lè ṣe kàràmà ti fún àwọn àbí umaru ó ṣe fún umaru umaru wa máa sàlábẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kàràmà tọlọ́run ṣe fún àní ó lè ṣe fẹ́ lómìn náà but yóò jẹ́ pé a rí i pé lé ẹni ọlọ́run ni ìṣẹ́ tí ọmọ ṣẹlẹ̀ ọ̀ni ọlọ́run ó ṣe kàràmà fún. Àwọn tí wọ́n gbọ́ kútúbà ń jọ́nà wọ́n ṣe mà ipe a kí ni umaru ń sọ yìí nígbà tí umaru ti ọ parí kútúbà ló tó ṣàlàyé fún wọn sáríyà wa dé ń wá bilérè pé umaru sọ báyìí fún wa ó ní bẹ́ẹ̀ ni òun lọ́wọ́ aṣọ́ta fún wa pé bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá wọn ti fún amá bí òkè wà àwọn ti fún amá agbègbè kan pé ọlọ́run ló ní kí òun ọgbọ́n òun umaru ẹ wo kàràmà umaru sọ òun náà sì gbọ́n bí tọ́ wà kàràmà nìyẹn kàràmà eléyẹn kàràmà kọ́ lọ́ ó sì payá nǹkan fún yàn ni ọ̀sẹ̀lẹ̀ kì í ṣe gbogbo yẹn nílò ṣẹlẹ̀ sí i inú àpèjúwe kàràmà agbára àti tàṣírat àlẹ kúdúrà wọ tàṣírat kúdúrà ni pé kọ́ lọ́ ó fún yàn lágbára yí mánì tó strong kí kinní wo sì máa lápalẹ̀ ẹ̀ka náà kó sì máa ṣẹlẹ̀ irú ẹ̀ náà ṣẹlẹ̀ láyé àwọn sọ̀hábà nabi wa muhammad sallallahu alaihi wa sallam gazawaati inú gazawaati sì sáàdù ibnu abi waqqas kọ́ lọ́ ọba ní ọdún sí gbogbo wọn o tọ́jà àwọn patients ọba wọn jagun àwọn furus ọba wọn jagun ọlọ́run sí àwọn ìlú lọ́wọ́ rẹ̀ títí tó fi débi odò naharu odò ńlá ìgbà tó débẹ̀ odò yìí ọkọ̀ ojú omi lọ́fẹ́ bá kọjá tí ó fi lọ sẹ́yìn tí ń bẹ́ ń bi odò láti máa bá ogun lọ nígbà tí ó débi ọkọ̀ ojú omi àwọn tí wọ́n ń bá àwọn mùsùlùmí jagun yìí wọ́n ti tẹ ọkọ̀ ojú omi wọn rí tí ò fi lè wúlò fáwọn tí wọ́n ó rè kọjá sọ́dọ̀ wọn. bíríìjì tí ó líìdì láti gùn tí wọ́n ṣe fẹ́lẹ́sẹ̀ wọ́n ti já wọ́n ti já gbogbo àwọn bíríìjì wọn wọ́n ti já wọ́n ti sá lọ sí ẹ̀yìn ibi tó dò wà sápá kan bí odò sáàdù ibi náà bí wà kọ́ sọ̀rọ̀ jà lánàá ló bá dúró kò sí tó lè ṣe kí la fẹ́ ṣe lọ́ba wa kí sí sadmanu farisi sadmanu farisi ó sì rí i pé inú àwọn tí wọ́n ṣe islam inú àwọn furuusu ni lọ́ba sọ yìí pé kí ni nǹkan tí ó yẹ ká ṣe kò sí bíríìjì tí a fẹ́ gùn odò ló kún yìí odò ní ń rú yìí bẹ́ẹ̀ ni ọkọ̀ ojú omi táṣọ pa á lò pé wọ́n bẹ ń ṣe tá a ti lé wọn ti tẹ wọnú omi kò sí ní tá a lè lò ń bẹ́ẹ̀ sáàd ibn abi waqqas wa gbàmọ̀ lọ́dọ̀ salmanu farisi wa dúró pé kò sí ní tá a lè ṣe kò sí ní tá a lè ṣe o ṣùgbọ́n jẹ́ kó wọn wo bí àwọn ọmọ ogun ti wà sí ẹ dákun ẹ̀kọ́ ni ká kọ́ ń bí torí ọlọ́run ọba tó ṣe agbára àtijọ́ náà kò kúrò lọ́lọ́run dì sí yìí o ọlọ́run náà ni ó sì máa bẹ títí láyé nabani na kí la fẹ́ ṣe ó lóun fẹ́ lọ wo bí àwọn ló jẹ́ pé tó bá fẹ́ ṣe nǹkan kó wo bí mani ẹ̀ ti kọ́kọ́ rí jẹ́ kí salmanu farisi jẹ́ kí wo báwọn ọmọ ogun ti wà sí tí wọ́n bá wo bí wọ́n ti wà sí mo bá fún ọ lábọ̀ ó ní kó fún ọ ní ijọ́ mẹ́ta lọ́ba lọ ó ń lọ wo àwọn ọmọ ogun salmanu farisi ó kò sùn mọ́ lọ́ba di ní ooru lọ́ba di pé àwọn ọmọ ogun gbogbo wọn kí tahajudu lóru ó sọ̀la wọ́n ti kírun ìran ni tí wọ́n súnmọ́ lọ́wọ́ bá wọn tí wọ́n bẹ lọ́hùn tí wọ́n ka quran ó rí i pé wọ́n forí balẹ̀ fọlọ́hùn náà ń bẹ lọ́hùn ó rí i pé lọ́sàn-án wọ́n ń yẹn náà fìlà wọn wọ́n ń ṣe dáadáa wọ́n sì pèpè àpè anytime tó gún bá tó bá ti pa wọ́n láṣẹ káwọn máa lọ àwa rí i pé àwọn kiri ọjọ́ mẹ́ta gbáko ló wá sọ fún sáàdì ibnu abi waqqas ipe wọ́n sáàdì àwọn ọmọ ogun imani bẹ lára wọn o torí ọlọ́run nìkan wọ́n gbà yìí pé lọ́dún ni àwọn ló sì lẹ̀mí àwọn imani bẹ lára wọn ọ̀sán wọn dáa láàrin àwọn àtọ́lọ́hún ẹ dákun ẹ máa kíyèsí ẹ tí ó bàjẹ́ wòlíì àárín òun àtọ́lọ́hún ọ̀dà o kò ní máa tọ̀ sórí àlùkùránì o kò ní máa fasọ́yà ẹlòmíì tọ́ba ara sọ tuntun wọ́n sọ pé kọ́tọ́ bíléèdì ibẹ̀ yóò ṣàyíyá bìkan torí májẹ̀mú tí a ń fi fún un ní tí a ń fún un nìyẹn kò ní máa fasọ́yà.

àwọn àfa àrọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ tí wọ́n gbọ́ súnà lẹ́nu muhammad sallallahu alaihi wasallam yìí gbogbo ọjọ́ jimo friday laago mẹ́sàn-án saago mẹ́wàá alẹ́ láwọ̀pàdé dr sirajuddeen bilal alasọ̀rọ̀ lórí bond fm 92.9 gbogbo alẹ́ saturday laago mẹ́sàn-án saago mẹ́wàá alẹ́ láwọ̀pàdé dr sharafadeen gbadebo lórí bond fm 92.9 ọjọ́ sunday ní tẹ̀síátù nerves lórí bond fm 92.9 bákan náà níbi táwọn ti máa pàdé bàbá wa fàdúlà sheikh zakiru lai ṣàfẹ́yìn laago mẹ́sàn-án saago mẹ́wàá alẹ́ náà ni o àwọn ètò wọ̀nyí la gbé kalẹ̀ láti máa fọ ọkàn wa mọ́ lóòrèkóòrè kọ́ ọ̀rọ̀ ọba aláàmápẹ́ nílùú dára mọ̀ sí nípa aláwọ̀ àmì.

0: Bien, Ingira 4047 Casa Le, B4048 Chichen Kalaku, Nomi John, Non Mutazami, Non Sam, 46, Audrey Paja Road, Babska, Rim Central Mosque, Yana Paja Kuleku, Makubo Benio, Sibi Dawadunu, Anwa Ingira Islamic New Year Celebration, 1448H, Toma Wayanajo Saturday, Obujo Oshukefa, 20th June 2026, Belago Meswane, Diafe Maju Kalele, B is Nila, Nilayo Field, Opposite Alimosho Central Mosque, Mashanashi Bus Stop, Yana Paja Kuleku, Spiritual Father of the Day, Swan to Mashiwa Sifua, for the Lord Sheikh al-Islam, Al-Aj Daud Al-Falla, Abdul Majid Eleha, Larawa Babawa, Tautuma Janima Lubankawa, Mi for the Lord Sheikh Abdul Fattah, Muhammad Raji Afakofi, Babani Mushi, Labo Lubale Jwada, Mukaddam Lukmana Aisa Tomori, Nusan, leader and founder, Fala Yekiko, 080-2427-4577, Ati, 091-5556-1600, Nusan, Allah Unur.
1: Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
2: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
1: Tí wọ́n wà ní títí Layọ̀ Egbè nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
2: Imam Sulaiman Musbaudeen Akànní láìgbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
1: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámì àpàlùṣe an ilé àtọ̀yíbà. Ọlọ́run ọba ọba tó mọ̀ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà nǹkankan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tó mọ́. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sí lọ́hun, a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Tá a bá tún sí lọ́hun tán, a wà ní ìmọ́tótó. Ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
2: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
1: Egbè nípínlẹ̀ Èkó.
3: Bọ̀dá tó ń lọ.
4: Bọ̀dá tó ń lọ.
3: Síbẹ̀yìn là ń pè náà.
5: Ẹ má bínú, mi ò mọ̀ pé mi lẹ́ ń pè. Àti wípé oúnjẹ tí mo fẹ́ lọ rà ló wà lọ́kàn mi.
4: Oúnjẹ lẹ fẹ́ lọ rà lẹwà dìgẹ mọ́yà tó yìí.
5: Bàdà, ẹni tí ò mọ ni ló ń fi ní ṣeré. Ilé oúnjẹ Twist Mother Food Carton. Ó kọjá bẹ́ẹ̀ sí ti àyíká wọn tó mọ́ tónítóní ni ká sọ, àbí ti ìmọ́tótó pẹ̀lú ọ̀yàyà tí àwọn ọmọọṣẹ́ wọn fi ń dáhùn èèyàn lóhùn. Àti wípé àwọn oúnjẹ àrímà lè lọ àjẹtújẹ oúnjẹ lóúnjẹ Twist Mother. Kò wá sí oúnjẹ tẹ wá níbẹ̀ tẹ ò rí bí àràlà, fùfú, iyán, ẹ̀bà. Kó wá já àwọn oúnjẹ bíi rice, jollof rice, fried rice tó bá wá jẹ́ pé ká sọ níbi tẹran àbẹ́já, àwọn assorted meat tó ní ìtumọ̀ pọ̀mọ́ tó kata sínú ẹja kíkà pẹ̀lú ẹja panla, ògúnfẹ́gàn ògbẹ́yìn.
4: Ṣé lóòótọ́ ìbọnà dọ́mọ̀?
5: Ká momi kì í sì bẹ̀rù fẹ́ sí i. Táwọn náà dáná bó jẹ́ Tinúlé àbí táwọn aláyẹyẹ, kàn sí wọn ní Twist Mother Food Carton, number 17 Oyinlọla Street,
6: Ṣàṣà off Akowodo Road, Sanni Ọlọ́pàá Lagos.
5: Tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08033-0036
7: Twist Mother Food Canteen, Doctor of Stomach Care.
8: Àwọn àgbàgbọ́ wọn sọ pé igi gbogbo máa gbìnú lójú àtòkèrè láti lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa bíbá ní ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti náà gbàrá náà gbòòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Òsúlá Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rújúrá.
9: Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọlálé. Kí la fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí? Lénìí, ó ní ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀. Bí ojú bá ń yọni lẹ́nu, nǹkan kan ni ó ṣokùnfà rẹ̀ o. Ó sì ní ìlànà tí ìṣòro ojú kọ̀ọ̀kan gbà wá. Ẹni tí ò bá mọ ọ̀nà tí ìṣòro ojú kan gbà wọlé sínú àgọ ara èèyàn kò lè bá wa tọ́ ṣòro yẹn o. Ẹni tí ojú ń yọ lẹ́nu tó ń gbìyànjú àti ti lo gba gilasi n to n sun wahala pamo sojo waju ni o tori te ba lo ba won te complain isoroju won ba yin pa rogbo ti goyin o ba se bo se to e tun lo wa tun fun wa ni mi ti oju ba ti wa ko se ti o ri nkan kan mo ko si jubita igo to le mu imole wa o si oju ti o ri nkan kan mo o ni ilana ta won baba wo ojo un ti won gba ti won fi lo gba nigba na toju fi n ba won dojo ale oju ri kurukuru ni eyan kan lo duro o njo meji o to la wo o jo gegele nkan kan lo funfun to le tonto sinu irina wa eni to ba ni apoju suga lara to ba n riru awon apere won won yi ko bu omi kan le yan mu bi mefa lo bi seyo e pada ke eyan to ba sokoto ko n fe seyo o ti seyo si gbogbo ara ti suga ba po la poju o n se akoba fun oju en ti o ni apoju suga lara ti oju n daru won laamu to n lo se ise abe o dabi en pe eyan yin gbado seyin gba ni o ti oro n todun todun to wonu ara to wonu oju ti o ba ku nbe o ni mo fa be ba be lomi lere won ti se oju lekini won se lekeji sibe sibe ntan tori re se oku o nbe enikan ti lo si oke okun o lo se toju oju lodidi odun mewa gbako ngba to pada de lo tun fi ri kurukuru ati gba to wa lewe ategbo ti le baba wa nile ise osula haba lanada nu fi dopin lori oju won o teyan ba ni ogbologbo infection ninu ara tara nta wa tara nja wa je ti nkan rin kaka kiri ara ogbologbo infection to ti fun wa ni ako onorun lo wonu eje elomi to n sakoba nibe ti wo ni ton won o ba wa nkan se si kokoro inu eje to n yo won lenu ko si bo si le gbianju to lori oro oju a dabi en pe eyan ngegi lori ti owu tegbo tegbo ni o ona ta wa ngba se itoju oju o n lo yato ti gbogbo aye fi n duwe ile ise osula aba aye solution fun awon eyan won wipe kan mo bo nbe lati wa se itoju oju won ti n yo won lenu tan ti nawo nawo si address wa niyi o head office wa wa ni ilu ikorodu ebole ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 ebe osula aba nbe a tun wa ni ladipo bus stop ni ikeja long losodi nibi bridge elese yen erin siwaju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re ebe osula aba nbe ero bani soro wa re o 07038615168
10: tun leleyi o lati ile ise osula aba osula extra bitter lo nje bomo kekere tabagbalagba banje ntodun todun afike ya lo ni osula extra bitter ninu le o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to le koko to fun ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je ko mi ara ati eje korin lo tibi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa migule gule elomi agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lu osula extra bitter odulowo egbogi ajisan ni
9: a o ni

0: Adi tu ni se olodun mare lo mi ti nlo agbo to se ni to ye akika nsuku aileyin ni bi ajana ku gbe nfe nsaru enu adi tu ni ko ye eyan eto adi tu lori radio bond fm 92.9 ife so wa po kari aye eto to gbale gbadu bi efi oro wa oni lori ta ko ye mi mo boro ba su ologbon ko to si so were ko ori eto adi tu lati yona na oro to bata koko bi o ba di loja ara le ni tu eto adi tu ya yanju e omi gbigbona to dapo mo tutu ipele le eto adi tu àwọn aya àwọn ọkọ ẹwà nkan fìdílé abala yín bẹ lórí ètò àdìtú aya tẹ ẹ bá fẹ ọkọ tẹ ẹ bá ní lórí ètò wa ìmúlẹ òdodo ni awẹwà ò sí lórí ètò àdìtú bẹẹ bá gbọ ẹ gbà bẹẹ alhaji marufuddin adédèjì olúyege ọmọ ìyá ẹlẹkọ àti abdulwasil salahuddin ọmọ tó mọkọ lọ ẹ kú iṣẹ ọpọlọ ọpọlọ yìí ò ní jọba ẹ sàmí àwọn tó ń tukọ ètò àdìtú mú àgbà ọrọ ń jó wọn létè bí ọlẹlẹ ǹjẹ iṣu sáré tete wa pàdé oníyan àgbàdo odò sáré tete pàdé àkàṣù ẹyin ọtọ ọkùlù ẹ sáré tete pàdé ètò alárin adìtú ní gbogbo ọjọ ẹtì friday ní bond fm 92.9 ìfẹsọwọpọ rédíò iwájú lọpa ẹbìtì ré sí ẹ ò ní dẹni lẹẹlẹ ètò adìtú tún gbòde ẹyin ọtọ ọkùlù ẹ mọ tàtẹdì ẹ jẹ ká máa fọbẹ ètò alárin gbókèlè ọgbọn jẹ torí pé ọgbọn ń bẹ ìmọràn wà.
1: Mo mi ń wá ya, mo ma mi ń wá ya dédé ìjìbá mi wá kan òwúrò. Mo ma mi ń wá ya dédé ìjìbá mi wá kan òwúrò. Mo ma mi ń wá ya bùsọmọ pípọ́n roko ṣo. Mo ma mi ń wá ya má fi yẹn ṣàtúpá pálọ̀ òwúrò. Mo ma mi ń wá ya bùsọmọ dúdú jajan. Mo ma mi ń wá ya má fi yẹn wé kóró yìí ṣì ó. Mo ma mi ń wá ya àti bẹ bá ń wọ́kọ ẹ tètè yàtọ̀ adédèjì wá o bẹ bá ń wọ́kọ bóṣagùn táṣọ lò lẹ ń fẹ bẹ bá ń wọ́kọ bóṣakú yẹjọ lẹ́mì ìfẹ́ o bẹ bá ń wọ́kọ nípele laṣọ ayan nípele laṣọ àlùbọ́sà nípele laṣọ ọ̀gá ojàre ètò àdìtú alálẹ́ ọjọ́ jímọ̀ sí gòkè ó lé téńté ètò ọ̀hún wá gbìnà ìyàwó sì tún má abala tuntun yọ abala tẹ́tí ó ṣeéṣe kó jẹ́wọ́ òun lètò ń bọ̀ lájò. Gbogbo mo mi ń wọ́kọ mò ń wáya à ń wẹṣẹ dúdú kí gbogbo orí wá funfun tù gbígbé ewúrẹ́ bá tẹnu dèlù bọ́ ò sí mọ́ gbogbo ká lọ máa wẹ̀ lódò ká sì máa bómi ká máa bómi lọ ò sí mọ́ ojàre àǹtí mò ń wọ́kọ bọ̀dá mò ń wáya ìka tó bá dun ni a kì í fi sábẹ́ aṣọ ẹnìkan kì í da báàfù dérí fọhùn kára lékejì ò gbọ́ bẹ́ẹ̀ bá sọ ohun tó ń ṣe yí síta báwo lọmọ aráyé ṣe fẹ́ mọ ojàre ẹ má ṣe tijú ẹ má ṣe bẹ̀rù rárá ẹ fìwé pélébé sowó sórí fóònù nọmbà tọ́kú ètò tàbí kẹ kúkú pé bàbá ó sì ṣeéṣe kẹ wá síléeṣẹ́ rédíò wa ojàre ó dá mi lójú ẹ̀rín lẹ̀ ẹ̀rín bọ̀ lábọ̀. Gbogbo àwọn tí wọ́n ń kówó lórí ètò yìí apáta olúmọ̀ kì í sílẹ̀gbà aláké sóbí òkú òní ìlú ìlọrin lágbára ọlọ́run ọmọ aráyé ò ní lé ikú òní diṣẹ́ yín ẹ bá mi ṣàmí ẹ̀ ẹ ò ní kú iléeṣẹ́ yín ò ní kú lágbára ọlọ́run ọba àjọmọ́ àrèrè bára wa ṣe ni. Mo mi ń wá ya mo mà mi ń wá ya dédé ìjìbá mi wá kan òwúrò mo mi ń wá ya.

mo ku bojo ojo se ri gbogbo lolufe eto wa eto yin aditu life and direct na ni eto yi bi agun mewa se koja iseju metala to radio nigeria bond fm on bagba mo ni won ni ka mo ti ju ise wa ran kankan ki ti ju ati kole breast na lapede re ki ti ju ati fori ni gbagba lale yi onara na la gbigba won en ti o kini kule mo padanu e kaabo ni mo se ni ka dupe lowo eta ki tom lujo e mo yen ni ogo bi ta wa gbogbo se jak jado wa gba la itori do ranja na ogbo yin akwa ejo ti tuni o a so popo laya ti ni alaafia ra 070 631 61916 lojo opo te fi wole te fi ki gbogbo awon olulufe popo sisin ayajo awon ose to ye pe ogbode kan ije lo sise ile ise aladani ni ojo sise fun ti joba ni ko de yen je oloko owo ni yen je dokita ni yen je bale oko ilu ni yen je loba loba ni ije awon loye ni 0706316116 monga die te ko yi pada loluko e ni keji mi Adekemi Kainde Mobdin na dede juli gina luko timje omomoraji lola lakna sawe wanane jima soje mga dietu yi 0706316916 idu non supula yoni adupe follow ba asi tuku upale ma adu uleya ema fera anwi sodu kama fera anwi sodu amo pon mi ledun gbe na ni ka mo fe ran awin sodu ka mo fe ran awin sodu tori olohun mo be yi o tori ala mo be yi o ka mo fe ran awin sodu olohun ba yo da so bipo asiripo wa bi ta roko re si olohun ba yo gbe laanu re dide ku ba je yan kukuru ku ba je yan giga koda ko je chocolate color bala lu ba ti de ko si wahala gugu awon so pe ma peran lododun asiri wo bo e ma ja gbagbe ka si gugu e bo ti mo ni ka se todun yi o adura wa yo gba o 0706316916 na ni ojo ko e si le gba whatsapp mi na wole o 0816913968 na ni ojo ko gbogbo ẹ náà wọnú ara gbogbo àwọn tó ń tíwà lẹ́yìn lórí ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ yóò torí láyé sakari tó ń lá sí ìdánakùn tẹ́ ẹ̀jẹ̀ kọ́ ọmọ ayé ẹlẹ́kọ̀ọ́ ọmọ olúyege kó kiri ẹ̀kọ́ kó wá kíwọ́ ọsibítà díẹ̀ nípa ààbò ẹ̀kọ́ tí dókítà tí nọ́ọ̀sì tí wọ́n fún ọ jáde ètò lónìí onígbọ̀wọ́ onígbọ̀wọ́ náà ló ní ètò mo sì ń retí ìpè yín gbogbo àwọn àjọ lọ́balọ́ba nílé àwórì àtàwọn abáàlẹ̀ ọkọ̀ ọ̀lú láì gbàgbé ìyá sàlẹ̀gbé àpèrè ìyálájẹ́ ti ìlú mìíràn ààrẹ ìyálájẹ́ ti ìlú mìíràn ni ẹ ìyálájẹ́ ti orílẹ̀ agége yìí má pọ̀ fún bàdàn o ìyá ẹgbẹ́ ìbàdàn club bákan náà alahaja alimotu sadia ọpẹlẹlú tuesful cartoon ní oyinla street ní sàṣà ní ẹni kí n mọ ẹjẹ ẹsẹ yìí pé ká láòdù ẹ oni ka máa lásìkò yaṣọ ògbàlà ń dá fúngbà ká máa kí onísàṣà kingdom ọba nasudeen lawal babatunde ogunrobi àpilọwọ wa hàn fúnpọ sísẹ ayẹ ọdún kẹrìnlá 14 years anniversary tẹjẹ pé gbòde kan tí àsìkágbẹ rẹ òjò sunday lọ bọ sí o ọjọ kẹtàlélógún sukarun ọdún 2026 wọn ni ikú kébí ikú ẹyẹ ń kébí ẹyẹ nílùú sàṣà kingdom ẹsẹ ní ká máa kí ní alẹ ẹtì tó nílé o 0706316916 náà ni ojú òpó tẹ fi tẹ̀mí láago torí pé láìpẹ́ láì jìnà ni máa kọjá lọ sọ́dọ̀ iléeṣẹ́ good living harbour international bàbá òkè òwòlégbò gidigbẹ débẹ̀ bíi tí ìdákọ́lẹ̀ àti ìsan ara tó yẹ pé ó ti ń kábùkù àkàwọn náà pínlẹ́ kù palẹ̀ mọ́ ọdún iléyà o ọjọ́ òkò ní agbára ọlọ́run ọba ọfíìsì àbẹ̀rẹ̀ tí wọ́n sọ 10A kọ́lá plaza opposite Deepa Life Church Jakande Gate Oke Afani Solo Road ojú òpó yìí wọn lè le gbàdọ́dọ̀ wọn 0802261342 tàbí 0809447143 náà ni ojú òpó
ki olugbo si kwa ide barista blessed aloko kin to kan sodo baba oke o ka tun je anfani ori e die bonu se ba ko ti o fi gba ma to sile ko le pam rala e la anfani ti ka won yan o mo fe gba de tu gba lare to ninu itori pe an ba gba won ni oya jule blessed aloko mo bo.

0: 1143. Bàbá òkè o, elégbògi débẹ̀ débẹ̀.
1: Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wà yìí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí, òun ló ń ṣọba gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀, òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe, egbò àti oje igi, iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ wípé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀, kí ni ìdí àṣàmọ̀ mi? Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá, ẹ bá mi kí aráalé kẹ̀sì dárúkọ yín.
2: Ẹ ṣeun Atọ́kùn, orúkọ tèmi ni Taofik Ajiboro. Ẹni tí gbogbo ayé mọ̀ sí Bàbá òkè o, òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
1: Ẹ ẹ jẹ́ àṣàmì wìtìwìtì.
2: Àmì.
1: Ẹ Bàbá òkè o, a mà tún rí yín.
2: Ẹ ṣeun Atọ́kùn, bẹ́ẹ̀ náà là á bí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń ṣú, bẹ́ẹ̀ náà ni ilẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí Bàbá òkè o lákọ̀tán nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ wípé nípa ìlera ẹ̀dá, ó jẹ Bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ Bàbá òkè o lórí pé Bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo, òun náà ni ṣanra.
1: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣanra?
2: Ẹ ṣeun Atọ́kùn, làákàyè ò ní dàrú.
1: Àṣẹ.
2: Nípa ìpèníjà tó máa fa ìṣàn inú ara, àkọ́kọ́ ń bẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí, tá ń pè ní àtọ̀sí, a máa ṣàkóbá fún ìṣàn inú ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún ìṣàn inú ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tiwa kó tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde ṣeréṣeré, a máa ṣàkóbá fún ìṣàn inú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún ìṣàn inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kóbá ìṣàn ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé Bàbá òkè o mọ nǹkan méjì ju ìṣàn ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara, a máa fa àìlèṣe déédé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀. Àbíwọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara ti ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Dìdélẹ̀ máa bọ̀ wá Bàbá òkè o ní Shop No. 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọlọ̀ Road. Ibẹ̀ ni Bàbá òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe Bàbá òkè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni wọ? O ti ju ọmọ 40 years lọ, o ti ju ọmọ 50 years lọ, o ti ju ọmọ 70 years lọ, tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti da tó wẹ̀lẹ̀. Mo nítọ bá wá bá Bàbá òkè o, ìwọ gan mọ̀ pé ní Ọlọ́run bẹ lẹ́yìn Bàbá òkè o. Àwa ò mọ nǹkan méjì o ju iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédé lọ́dọ̀ aya rẹ̀. Lórí iṣan ara tí Bàbá òkè o ń sọ̀rọ̀ nípa yìí, nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́mi gan fúnra mi rí ni, tí mo sì lo oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yìí ó lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan, bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi. Òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ Bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́, àwọn náà gbà pé Ọlọ́run bẹ lẹ́yìn Bàbá òkè o. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀, tó bá dọ́dọ̀ Bàbá òkè o ní Shop No. 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọlọ̀ Road. Ibẹ̀ ni Bàbá òkè o bàbá yìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run tí ẹnu ní sọ̀rọ̀ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Bàbá òkè o 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143.

0: Abi 080-221-3442. 080-221-3442.
1: Nlẹ ti gbọ́ yẹn ṣe mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà. Ohun tí ò bá tí ṣe ni rí kí a wòsàn. A ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe ìwòsàn rẹ̀. Nlẹ ti gbọ́ lẹ́nu bàbá òkè òyí ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí Ọlọ́run tó lo èèyàn fún wọn. Ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí ó tún wá jẹ́ kí bàbá òkè òyí náà tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara. Bàbá òkè òyí nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
0: Ẹ ṣeun atọ́kùn. Ìdákọ́lẹ̀ náà ti ń bá obìnrin rẹ̀ ṣeré tó jájú pé ní yóò lè ṣe ń dèdè bó sì yẹ kó sí ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì. Arábẹ́kú ara ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀. Ojú ara ń titẹ̀ ara ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ̀ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ó bá wálẹ̀. Tí ó bá ti rí bẹ́ẹ̀ ǹdélé kan máa bọ̀ wá kàn sí bàbá òkè o láṣẹ lọ́dọ̀ Ọlọ́run lágbára lọ́dọ̀ Ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa. Ọlọ́run sì ń bá wa sí.
1: Bàbá òkè o ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan ọlọ́mọkùnrin àìsàn iṣan ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
0: Ẹ ṣeun atọ́kùn. Bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìpín iṣan ni wáyà nínú ara. Nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó sì yẹ kó mọ lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ nínú ìpèníjà ó ṣeéṣe kó jẹ́ sí kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́ẹ̀lẹ́. Ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀. Kárìn ká máa tẹ̀rìn. Ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó máa kan gorogoro. Ẹlòmíì pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀. Ẹlòmíì ọwọ́ ó máa gbọ̀n. Bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n. Ẹlòmíì bẹ́ẹ̀ nǹkan máa rìn káàkiri inú ara títí ẹ̀ ni àbí kí inú ara bẹ̀rẹ̀ sí táyàn. Ẹlòmíì bẹ́ẹ̀ ò tiẹ̀ nílé rórun sùn déédé kórì máa fún ẹlòmíì. Ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rígbọ́n ẹsẹ̀ sí déédé dáadáa. Ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so iṣẹ́ apá kó máa fà yẹn so. Àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bi wọlé tó nínú àwọn iṣan ni. Àwọn èyí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ gan ó gbà pé ní Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Nítorí bàbá òkè o mọ nǹkan méjì ju iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ tí kò ní jẹ́ kéèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédé kí sàlẹ́nu máa kànyàn kẹ́yìn máa fàyàn ọ̀pá yìí kó máa roni gorogo eruku kó bẹ̀rẹ̀ sí ro ẹlòmíì. Ẹlòmíì ń bẹ tó dájú ìgbà tó ṣe pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ káyà máa lu pìpì kẹlòmíì máa rorun sùn déédé kórì máa bẹ̀rẹ̀ sí fọ́ni gorogo kójú èèyàn máa sú. Ẹlòmíì ń bẹ gan máa rìn káàkiri inú ara ẹ̀ ni àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹ̀rẹ̀ sí táyàn tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ náà gbà pé Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Bàbá òkè o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080-944-71143 lẹ́ẹ̀kan sí 080-944-71143 àbí 080-221-3442 080-221-3442.
1: Ó lágbára o ohun tẹ́dọ̀ ò bá máa ṣàgbára o. Èmi ò mọ̀ wípé àìsàn inú iṣan ara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àfi bẹ́ẹ̀ ṣe ń la ayé wa ó dẹ̀ ti wá yé wa yé ké báyìí. Àwọn tí irú nǹkan bẹ́ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ̀ yín wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín ṣùgbọ́n ká tó máa ká sètò yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tín pé ajẹ́gùn àdáyébá. Ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tín.
0: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ni ẹ máa tọkùn ipò púpọ̀. Ajẹ́gùn àdáyébá tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ bàbá tó bí bàbá bàbá mi ló ni ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọ́n. ọdẹ ni wọn ana ni ajẹ gun adaiba nipa imọ lo soko ọdẹ ibe na ti ba pade nipa ti wọn wa ba pade wọn ti saso tele pe ti omo omo mi ba ti bimo okunrin ni ke gbe le lowo oni won fi wa pepe baboke o abi tu to nbe ninu aje gun adaiba ti wa to fi ya to fi je pe ni aje gun adaiba oni won pe nu
1: kabiyesi eledumare
0: lo fi je se pe ni mo ti na gbara mo ti na gboro mo ti lo wa mo ti leyin to ba dodo baboke o awon na ma ri pe olodum be lodo baboke o toro olodum ba wa se
1: a dupe fun olorun pe o n ba yin lowo si be se n ta bayi te n to olowo je ko di eran ni di mo yin lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju oku e wa fara balẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
0: baboke o ti wa ni shop number 10 e oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni solo road ibe ni baboke wa ero ibanisoro ti ele pe aboke ozi 08094471143 lekan si 08094471143 abi 08022613442 asi ni ero igbalode yi ta ma fi se awose o fun awon eyan ti won o ma foju ri gbogbo nto nsele ninu ara o si ma ri awon ipenija to ba ba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe mo nigba ogo ti enu ni soro se baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ti solo ibe ni baboke wa
1: o le ti gbo yen gbogbo eniyan gbera fuya ko koja si shop number 10A to ba tin bo lati solo bayi bi eni pe o nlo si ikotun to ba ti de jakande gate bi shop meji si meta o ti ri oye kola plaza ni waju church nla kan deeper life church to wa nbe iwo sha ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero ba ni soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisan ko ni fi agu ara wa se bugbe o iwo na se igbese won a ma reti re ni le se baboke o o digba kan na
2: arike emi lo de to roju koko bayi
3: oju lo si ti awon ti na bo je
2: ah emi mo se
3: eni ba ye bo se ni furukoko ye eni bi o le so kidi le ka to wo gusu yo ro pe ni se kidi lo nko la se dere lan beke oke te o ni ti to sade da di ona ti o ti kari wonu bi epolo to fenu kan yo
2: ah ai sa ta ro yo ma se nkan o emi wa ni si se bayi olugun fe mi
3: se emi ni ma se so fun pe ka lo moju to ara yin bere ta o fe ga ma kari o o we mo gi baba oke ho
2: ki lo wi mi iwo la soro sote salaye bo se se fun baba oke o ko ma raye to gunja le re fun lugun je ope yi to gorogo ara titaje ara tita ara yin ti ba ta ma bo leso mi eniyan ko fun o te do ma se yo seresere tabi to po la po ju isara to gbuni so baba oke o le nko je atura gori yi ke yi aisan tabi arun to fe da ni gule baba oke o kale si shop 10A oye kola shopping complex la doju ko deeper life church jakande gate egbe road isolo ipinle eko e pe 08094471143 08094471143 baba oke o elegogi debedebe
4: anfi asiko yi ki gbogbo ebi late Mr. Abayomi Ogunwale ati Mrs. Folashade Ogunwale pelu ebi Pastor Alimi Oladiti ati late Mrs. Oyinade Oladiti ku igbeyawo awon omo won laarin Anna Bisola Omawumi ati Ezekiel Ojo Oluwa Seun fun mi eleyi ti yo waye lojo Saturday 30 ojo osu karun odun 2026 ni Jade Sola Event and Suits former Army Barracks Sawmill of Brent Supermarket nilu Ibadan ago major aro ni engagement yo bere nigbati wejewe mu yo tele ninu gbogbon yi kan na adura wa ni bi pe ki oluwa ba wa fi ore to po ibukun re to po latoke sinu igbeyawo na ami fun alaye siwaju si ele pe 09058124212 tabi 08106051062 eni yawo ni meni o iyawo abako ababo laipe laijina lase eledumare ami aku oriire na kini ni ebi iya oko Alhaji Jimo Adedeji Oluyege nirefin Ibadan Oyo State.
5: oro ta ba botele ka wa ga gara ta ba botele o e je kin je se yi lati oke okun tori ko mo bi ilu ibadan laye na ni won o se se bare ni ngbo na fere fere won ni tokotaya hadi agola di meji ayinla te ko wa ni ile europe won ki gbugbu awon olulufe eto yi ati olulufe le se bond fm iwe akwa ya jo meedi te ko gbode kan Only welcome me, but I'm so involved. But only happy Friday. As of Rokodula at in a la fella. While you know, I need a show mania. Bale, I was a estate of baby. Only have Gani, I brought us a day, Pelu, and the KG one, one of the remedy of your Maya, legend or daughter, person in Ningbungo. Loy Gani, so plain. Only upon Poki, or Bade, and Mulua Segun, Lua Tonya just a last day war was at a new book for that one really laughing. Like by good Lori, a devin quay, a jasa. When I acquired Josie, made the Taco Bodeca. It couldn't be a quay and be a year. No nimble book kingdom. Or may I sing from Benya? I want a boy, one to all a bosom. Was in Jawa, be well. I'll go for over. Blabla, let's say, Lupo. I could make the you. Sheta base lojo ale ateyita ba fowuro se omo yeleko keni ele ni ma je si awa keni ele ni ma je si awa olokunrin sisi obirin sise eni olohun ba fori yin lo ni se robili alamina obeda kolohun ko fori eyin sisi awa kolohun ko fori eyin eni lo sin ko ko ni daru ni agbara roba yo ti wojo kaluku ka jan soke lohun pelu cousin anima kai baba tapa worldwide jule apade jo mejo e se o adupe lo gugu yin lo rufe adito se 1030 siwa

atẹgbò ni olódùmarè wa fẹ́ nìkan jẹ nìkan lọ àgbà ìṣègùn tí wọn mọ nínú ewé àtẹgbò tí ọlọ́run fún ṣe ní bàbá tápà anímọ̀ káyé ọkàn pàtàkì ni wọn kí ni wọn là kọjá kí ló dojú kọ kí ló dojú kọ ọlọ́run fúnra rẹ̀ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìdojúkọ ayé ìwọ sátì kàn sí bàbá tápà anímọ̀ káyé lónìí ní nọmba.

0: Ategboni. Olódùmarè wa fẹ́nìkan jẹ nkan lọ. Àgbà ìṣègùn tí wọ́n mọ̀ nínú ìwé àtegbò tí Ọlọ́run fún ṣe ní bàbá pápá. A nímọ̀ káyé. Ọkàn pàtàkì ni wọ́n. Kí ni wọ́n là kọjá? Kí ló dojú kọ? Kí ló dojú kọ? Ọlọ́run fún ara ẹ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìdojúkọ ayé. Ìwọ ṣáti kọ̀ sí bàbá pápá. A nímọ̀ káyé. Lónìí ní nọmba 61 Santos Avenue, Abúlé Ẹgbàlega. Tàbí kẹ́ máa pe 0833735570. Lẹ́kàn sí 0803375570. A nímọ̀ káyé. Bàbá pápá. Òpè méjì
1: ni. Ṣé dáadáa ló dé?
2: Ẹ̀yin kọ́ yìí. Ara lọ́ba mi Èdùmàrè mọ̀ ń fi ìyàn dá. Ara rẹ lọ́lọ́run ọba mi ò fi yín dá. Ara tó dá lọ́lọ́run ò fi yín dá. Gbogbo ń tọ́lọ́run ọba mi Èdùmàrè dá mọ́ ni ẹwà ni ọ̀ra ni orí ni dáradára ni. Ntọ́lọ́run ọba mi Èdùmàrè kó fún ni lọ́lá. Ó fún ni lọ́lá. Ó fún ni lówó. Ó fún ni ó fún ó sì ni bí ọba. Ayé a mọ́ gbẹ́sẹ̀ lé. Ọmọbìnrin yìí ọmọkùnrin tí ń gbọ́ ẹ tóbi jù bẹ́ẹ̀ lọ àbí ọmọkùnrin kan ní mọ̀ ń wáṣẹ́ mo ti kàwé tó tọ́ dáa tó ọ ń wáṣẹ́ kiri pẹ̀lú rìsọ́ọ̀tì ẹ̀ kò síbi tí wọ́n ti rí tí wọ́n gbà àmọ́ gbogbo ọgbà tí wọ́n bá ní kọ́ wá sèǹtàfíù tọ́ bá débẹ̀ kò ní lè sọ̀rọ̀ mọ́ o kò ní lè sọ̀rọ̀ mọ́ wọ́n gbọ́ wọlé sàfítíkẹ́ẹ̀tì ẹ̀ wọ́n gbọ́ wọlé Ọlọ́run ọba mi Èdùmàrè ni kò sàánú wa. Ìrìn àjò tá à ń rìn nínú ayé ìrìn àjò tó lágbára ni. Ìwọ jẹ́ nìkan tí mo yáàyàn láṣọ. Ó mọ̀ léwu. Ìwọ ń yá wọn láṣọ rẹ. Wọ́n á tún dá padà fún ọmọ gbogbo rẹ ni wọ́n ń gbà. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń faṣọ tọrọ. Ẹ̀yin ò mọ̀ wípé àwọn onípàṣípààrọ̀ tẹ́yìn ń faṣọ tọrọ fún ògo lẹ fi ń pààrọ̀ òkè. Ẹ ń fi ògo gba ike torí gbogbo aṣọ tẹ́ ẹ kó fún wọn ẹ̀yin ò mọ tí wọ́n lọ fi ṣe. Ògo lẹ fi ń pààrọ̀ òkè ẹ ti wo aṣọ ẹ ti kó fún wọn. Ọmọ ṣe o. Aláìmọ̀kan mọ̀ kárẹ o. Ẹ̀yin náà kọ́ kì í ṣẹ̀yìn àìmọ̀ ní tọ́ bá jẹ́ pé ẹ mọ̀ ẹ ní ṣerú ẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ògo rẹ̀ ló ti fi gbá pààrọ̀. Wọ́n ń fi ògo gba pààrọ̀. Ọmọ ṣe o. Ibi tí ẹ̀dá ti ń sọnù ló pọ̀. Àìmọ̀nà ni o. Bàbá mi a máa kọrin kan. A ní èmi mọ̀ lájà o. Àjà mi mọ̀ pẹkun. Wọ́n gbá lọ mi. Àfọ̀rọ̀lágbá ni wọ́n ṣájà mi o. Ẹ̀yin ẹ̀ ṣe fọ̀rọ̀ yín lọ. Bẹ́ẹ̀ bá rí ti rù yín lójú. Ẹ fọ̀rọ̀ yín lọ kò láì fi bàbá ẹni tó mọ̀ jù ní lọ. Ẹ jẹ́ ń fún yín nọ́mbà bàbá ní mọ̀káyé ohun tí bá ru yín lójú ẹ pè wọ́n. Ọlọ́run ọba mi Èdùmàrè yóò sì fọ̀nà àbáyọ hàn 0803373 5570 0803373 5570 Nọ́mbà ní mọ̀káyé bàbá tápanà. Nọ́mbà 61 Santos Avenue ni wọ́n kalẹ̀ sí nílùú Abúlé ẹ̀gbá o. Ọlọ́run ọba mi Èdùmàrè kò ní jẹ́ kí ìgbà wọn obìnrin agbára gbà o. Wọ́n a máa gba ìgbà lọ́wọ́ ènìyàn. Ẹlòmíì àwọn sì wá dúró. A ní nígbà mo wà ń ṣògóde. Kí ló ṣe sí yìí? Bàbá fẹ́ gbalẹ̀ ẹja béèrè. Kì í ṣe gbogbo onítọ́ fáyìn. Iná àlùkò ń bẹ̀ ńbẹ̀ o. Kì í ṣe gbogbo onítọ́dá tẹ́yìn wò. Iná lọ dá o. Ọ̀pọ̀ lé ni wọ́n fẹ̀jẹ̀ kọ́. Ẹ̀jẹ̀ ó sì béèrè. Ìjẹ́lẹ̀ mọ̀ wípé gbogbo omi tá a bá ti ń tajà láyé ọyẹ́ á béèrè ká tó sọ pé ibẹ̀ la gbogbo ọjà kalẹ̀ sí. Àwọn ilẹ̀ kan ti gbẹ. Àwọn ilẹ̀ kan ti ṣá. Àwọn ilẹ̀ tó bá ti ṣá tá a bá gbọ́jà bẹ́ẹ̀ èsì ni yọ owó mi ni o. Ọ̀pọ̀lọpọ̀ ń gba ṣọ́ọ̀bù wa ló ń mọ̀ta. Ǹjẹ́ lọ́mọ wípé kò sí àlùbáríkà ń bẹ̀ mọ́. Ilẹ̀ ẹbẹ̀ ti ṣá ni kì í sì í ṣe wọ́n. Bẹ́ẹ̀ lòmíì bá gbalé. Ilé tẹ́ lòmíì bá gbà. Kò ní rówó san mọ́ lẹ́yìn owó ọdún tó bá ti san. Kò ní rí mi san. Yóò sì mọ ṣiṣẹ́ bí erin a mọ jẹ̀jẹ̀ ìlérí. Ìjọ tó bá ti gbalé ọ̀hún làwọn aláàánú olóore wọn ó ti sá fún. Kò sì ní kíyèsára. eyin omo wi pe ipile ile ngodanu ki se nkan kan sele da re ipile be ni oda eru kan be nbe ti oye ko wonu ara re omo se o ai loju emi ni baba wa loju emi toju emi eni oba fo a mo ru le bi oya gba a mo le bi to ya ti se soro aje eni oro aje re to ti se lati jo yi kilo ade to wa do ni gbese nbe o ki esara lati bi ala re o ki esara lati bi irin ajo re iyan ma ba yan re ko da yan leru nu ah eyin obirin te le mo yara yin laso opo alangba lo danu dele abi ameti nuru nje lo mo wi pe woni ara ale eni ile lo ta eni o ewo eti mo wu la leyi oro nbe ni ku omi nbe ku amo obe ki mi ni ku agba e mo gbagbe o number ni mo kaye 080 33 73 5570 080 33 73 5570 se ri elomi ogo to gbe waye oju ti gomina lo sugbon ko ni ri lo tori ko ki esara e re elomi bolo ngo ba mi se seda e awon eyan mo wo lokere wi pe eleyi oku o le lowo un si ni mo wi pe ninu ode okoko lo wa won so nkan kan fun yin to ba digba mi nipa nti won pe ni egba aifojuri olohun oba mi idumare oni je ki won fi nayan aye ni fi nani o olohun oba mi idumare ko ni je ka ye o fi nana wa o ah si ni fa isolugba pelu aso olohun oba mi idumare aye oni fo mo da yin laamu mo ni da yin laamu tomo tomo pelu aso olohun oba e mo gbagbe o mo ba ru ni loju awon abile lere awu se bi ka yin o ti lo ni ebi ka ti sori ri adua ni nse nbe adua ni bi won ba si joni jibita bo niro ni a le gbu a le mo soro won lori ategun eyin ko yi to npe o ko rere won lo sojura ati fadaka lo ewo oro nbe ta jo so o akoko ni ogba wa akoro nbe ta jo eleni jele se won pa le kan si tin ba ti padade a mo senu gbolagun e ku kale baba

ìwé emergency sọ lálẹ̀ ó tún dé ètò tá a pè ní gbankọgbì ètò kan tó ju gba ètò lọ ètò tá a fi yọ ni kúrò nínú ọ̀fẹ̀ àwọn tó ti mọ ètò yìí àwọn tó tó ti ṣe láǹfààní ò lè fètò ìṣeré ìwọ náà tó ń gbọ́ mi lálẹ́ yìí dákun wá nǹkan fìdílẹ̀ ìwọ náà tó wá kọ́gbọ́n o mo kẹ́ni tó já olóòtú ètò yìí blessing àlùkò mo kíyà mi dáadáa ìkàlẹ́ o bàbá orí ọ̀fẹ́ o bàbá lè sùkájì ò jẹ́ wò ó yẹ bàbá orí ọ̀fẹ́ mo kí yí o bàbá tí ń tú gbogbo èèyàn lẹ̀ wo ẹyọ ọmọ nàìjíríà ẹ gbọ́ tó ṣẹlẹ̀ sí arábìnrin kan lálẹ́ yìí o kí ló dé tí màmá ẹ̀ mú ẹjọ́ ìyá rẹ̀ wá pé ìyá àwọn gbé nǹkan sí wọn nú kí ni bàbá orí ọ̀fẹ́ padà ṣe ẹ gbọ́ lálẹ́ yìí. Tí mà pé ní tututu báyìí lẹ mú sun ní tutu ìlọjọ́ yọ ẹ mà pé tutu ní ìtùmọ̀ wá o ó yà ẹ já bẹ̀rẹ̀ ètò Mr. Best ló kọ tèmi ẹ wá nǹkan fìdílé àbí ẹ fìdílé nǹkan ẹ kú kalẹ́ o. Oríṣiríṣi nǹkan láti gbéyàwó lórí ètò yìí oríṣiríṣi nǹkan láti sọ. Tó dẹ̀ ti ṣàwọn èèyàn láǹfààní kí ni mo fẹ́ bọ̀ sọ lálẹ́ yìí. Ìjọ òmọ̀pọ̀ ṣe pàtàkì kí wọn náà marú èèyàn tó jẹ́. Ìjọ òmọ̀pọ̀ ṣe pàtàkì kó o máa bá a ṣe bí ọ. Ìyà tí àwọn kan ń jẹ lónìí kò marú èèyàn tó jẹ́ ni ẹ̀ṣẹ̀ni tó yẹ kó máa jìyà. Ẹ̀ṣẹ̀ni tó yẹ kán máa fìyà jẹ torí pé ò mọrú èèyàn tó jẹ́ ni. Ilé ayé tà ń gbé yìí èmi máa ń sọ fún yín pé mathematics láyé ẹ̀dá tó bá máa work ni ó gẹ̀ tánṣà o gbọ́dọ̀ dára rẹ mọ̀ tó o bá ti mara rẹ ìyẹn ni ó jọ mọrú iṣẹ́ tó o gbọ́dọ̀ ṣe irú obì tó o gbọ́dọ̀ fẹ́ ibi tó o gbọ́dọ̀ yà sí. Ibi tó o gbọ́dọ̀ yà sí o. Ẹ jẹ́ kọ́kọ́ fún yín nọ́mbà lálẹ́ yìí. Gbogbo ìwọ tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ kan àbí kejì ń ṣẹlẹ̀ sí ọ. Ìwọ tó fọ́ ìtúsílẹ̀. Ìwọ tí wọn náà fẹ́ jẹ́ ẹ̀yà láyé. Gba nọ́mbà yìí kó o pe nọ́mbà yìí lálẹ́ yìí. Ọlọ́run ọba mi ló gbé tó ìkálẹ̀. Ṣé bẹ́ẹ̀ rántí ẹnìkan ó ti lọ bí ọ̀sẹ̀ bíi mẹ́ta tó wá dúpẹ́ lórí ètò yìí. Arábìnrin tí wọ́n di oyún mọ́ nínú. A sì ṣiṣẹ́ yẹn bàbá orí ọ̀fẹ́ mo kí yí o. Bàbá orí ọ̀fẹ́ gbìyànjú fún arábìnrin yìí. Àbá lu àbá bọ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Oyún kọ́ ló wà nínú arábìnrin yìí. Àṣẹ fáíbúrọ̀dù ni. Ó bí fáíbúrọ̀dù yẹn bí ìgbà téèyàn bá bímọ. Lẹ́ni tí wọ́n ti gbé káàkiri tí wọ́n ní kò sí ọ̀nà àbáyọ. Wọ́n ti gbé ilé-ìwòsàn káàkiri wọ́n ní kò sí ọ̀nà àbáyọ. Arábìnrin yẹn wá ru oyún kí láti bí ọdún bíi mẹ́ta. Kó tó di pé wá sórí ètò yìí. Ẹ̀yin ọmọ Nàìjíríà ó wá dúpẹ́ ó náà rí ìtúsílẹ̀. Ìtúsílẹ̀ ó bọ̀ lálẹ́ yìí. Jẹ́ fún ọ ní nọ́mbà ẹ̀ lálẹ́ gbogbo ìwọ tó o bá fẹ́ ìtẹ̀síwájú lórí ayé rẹ. Ìwọ tí wọn náà fẹ́ jẹ́ èèyàn láyé. Gba nọ́mbà yìí lálẹ̀ máa pe nọ́mbà yìí 081-28-71-86-30 081-28-71-86-30 tàbí 080-34-96-25-22 080-34-96-25-22 ẹ̀yin tẹ́ ẹ bá sì fẹ́ wá sí ọ̀dọ̀ wa nọ́mbà náà ìláwa ìyẹn ní honorable street olówó ìlà bus stop along lasu ìṣẹ́rí road ní ìṣùtí ẹ̀gàn ní gàdò lẹ́kọ̀ọ́ láwa bóyá ẹ̀fẹ́ gbé èèyàn wá ni wọn má jẹ́ ń tọ́ ẹ báwọn èèyàn ńlẹ̀ lóríṣiríṣi tẹ́lòmíì náà bọ́ ọ̀gbẹ́ sí ayé rẹ̀ wá àwọn táàánú ti fọ̀ fún àwọn tí ẹ wá dúpẹ́ àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba mi ló tó bẹ́ẹ̀ ọlọ́run ọba ò ẹ mọ yí àwọn tí ètò yìí ti túlẹ̀ ni inú tèmi ga máa dùn lọ́tọ̀ pé ọlọ́run ọba ò ṣe o torí ipa tó o bá kó nínú ọmọlàkejì ó ṣe pàtàkì
itesiwaju omo lakeji gbodo ji ologun wa wu awon tan ritu sile iwo na ma feto isere

kíyèsí ara ẹ àwọn kan gbọ́ mi láṣàlẹ̀ ibi tó ń gbé ní kobo inú lẹ́tẹ̀rù mi ń gbé yẹn ni ò jẹ́ kó gore ó tán àìmọye nǹkan ni ó máa ń fi pilẹ̀ ẹlẹ́ àìmọye ìrìn àjò lẹ́lòmíín ti rìn lórí ilé ẹ o gbọ́dọ̀ mọ bó o ṣe jẹ́ ṣé ibi tó ń gbé ṣẹ̀dá rẹ wọ̀ yẹn ṣé ibi tó yẹ kó gbé wọ̀ ni gbogbo ìwọ tó ń gbọ́ mi lálẹ́ orí rẹ ò ní gbàbọ̀dé o ẹ má dúró àwọn tó rí wọn ti gbàbọ̀dé ni ẹ̀yin ọmọ nàìjíríà ẹ wọ irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ wednesday nílùú ìbàdàn ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ ìbàdàn tí ń bẹ ń bí orí yín ò ní gbàbọ̀dé o ṣé ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ wednesday ìṣẹ̀lẹ̀ tó gba omi jẹ́ lójú èèyàn ni ọkùnrin sì wo sùnsùnsùn ó sì mú pẹntrol ó dàlẹ́ ìyàwó ẹ̀ lórí ó sì kana sí ẹ̀yin ọmọ nàìjíríà arákùnrin sọ ìyàwó ẹ̀ nínà lẹ́sùn pé kọ́ọ̀lù kan wo orí fóònù ìyàwó ọkọ sì bíléèrè pé nọ́mbà wo ló wo orí fóònù ẹ ìyàwó bá ní ẹnṣẹ́ fẹ́ mọ ilé àwọn olóore lára mi ni àwọn méjèèjì jọ bẹ̀rẹ̀ sí í jà ìjà yẹn pọ̀ débi pé ìyàwó ló sọ mọ́ ọkọ rẹ̀ lọ́rùn o ọkọ bá já ó bá já ọwọ́ ìyàwó kù lára ẹ ó gbalé epo lọ ó sì repo 3 liters ìyàwó náà wà á tó sá èdíjọ dìwọ́ pọ̀ ni ó sì fepo yẹn wọ́n ìyàwó ó sáná sí ẹ̀yin ọmọ nàìjíríà o arábìnrin ìjóná látòkè délẹ̀ ni o ká tó gbé lọ usage nílẹ̀ ìbàdàn pẹ̀lú ń tá a gbọ́ o ẹ má jẹ́ ń tàn yín o àdúrà ló kù tó le la arábìnrin o torí oxygen ẹ fi ń mí èdè ayé ò ní dì ọ́ èdè yẹn náà wọ́n fi di ẹlòmíì tó fi di pé ń bọ́mọ rẹ̀ ẹ lò pọ̀ àní ọmọrú èèyàn tó jẹ́ tó o bá ti mọra rẹ ò ní mọ̀ sí ẹsẹ̀ gbé ẹ mọye bàbá tí ń bọ́mọ lò pọ̀ ni ẹ̀yin ọmọ nàìjíríà orí rẹ ò ní gbàbọ̀dé má fi ayé rẹ tàfàlà n tá a fi gbé bàbá orí ọ̀fẹ́ kalẹ̀ nìyẹn fún àǹfààní gbogbo èèyàn ni ẹ mọ yí àwọn èèyàn tí ń jẹ àǹfààní bàbá orí ọ̀fẹ́ ni àtàrà ìlú òyìnbó àti nàìjíríà káàkiri bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ àǹfààní bàbá yìí àwọn olóṣèlú wọn àyè wọn lọ́dọ̀ bàbá orí ọ̀fẹ́ bàbá yìí a gbé kalẹ̀ lákòókò yìí ni ìwọ náà tó ń gbọ́ mi ṣe gbìyànjú bó o lo ṣe fẹ́ bọ́ bó o lo ṣe ní wà lójú kan.

ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ya kànlá lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó lágbára díẹ̀ ni o bàbá yẹn sunkún wá sórí ètò yìí nígbà tí mo parí ètò níjẹjọ bí mo ṣe ń kú òní kànlẹ̀ níjẹjọ ẹ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí pè mẹ́rin níjọ́ kejì wípé Mr. Best ń bolẹ̀ wá ẹ lálejò mo ní kí ló dé o wọ́n ní ya kan bẹ́ẹ̀ bí ti ń sunkún ó káwọn èèyàn dání ha ó yà mí lẹ́nu o aba bẹrẹ si ba ya yi soro abalu ababo kini ya yi ba mi so eyo ọmọ Nigeria eja

0: mama tó bí mi.
1: Mama tó bí yín gangan.
0: Mama tó bí mi gangan.
1: Kí ló ṣẹlẹ̀?
0: Kí ló ṣẹlẹ̀ ní wípé nǹkan wọ̀ wọ́n di gbogbo. Wọ́n gbé nǹkan fún mi ní iná. Kíní yẹn mọ́ ń sọ mí jẹ́ mọ́ lò gan àti tí kò lọ. Débi pé tí àwọn èèyàn bá fẹ́ ṣe mí ní oore. Tí kíní bá ti rọ mí báyìí ìjákulẹ̀ mọ̀. Bá pàdé ó túmọ̀ sí promise àfẹ́lẹ́ ó bá mi mọ ilẹ̀ mí mọ́ ní nǹkan mi rà jẹ́ lọ. Ó fọ́ pàápàá sórí àwọn ọmọ ìwé. Ọmọ ìwé yẹ̀ rí ọkọ gbé.
2: Ìdààmú yẹn pọ̀.
0: Ẹni
2: ọmọ méjì yín ò rí ilé ọkọ gbé.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Ní tí ẹni ìyá yín gbé sí yín nínú yìí, ó ti tó gbàwó tó ti wà mbẹ.
0: N tètè fúra ní àtìgbà kékeré yẹn
2: ní. Ní àti gbé sí yín.
0: Èmi ní tètè
2: fúra. Kí lọ́jọ́ orí yín bàbẹ̀ ṣe wà yín.
0: Bí mo ṣe wà yìí, ṣé kí n máa wulẹ̀ dín kù kí n sọ
2: ọgbọ́n. Ẹ sọ éèjì yín gangan.
0: 72 ni mo wà báyìí.
2: 72.
0: Bẹ́ẹ̀ni torí ọdún tó ń
2: jẹ́jẹ́. Ọdún méjì lé ní 80 ni yín
0: báyìí. Bẹ́ẹ̀ni sà 72 years.
2: 72 years
0: ni yín. Bẹ́ẹ̀ni sà.
2: Àwọn ibi tẹ́ ẹ lọ ẹlẹ́ ń bọ́wọ́ ya yín bẹ̀.
0: Mo kàn wọ́n
2: mọ̀. Ǹjẹ́ lórí ọ̀fíà ti pè ya yín jókòó pé tẹ́ ẹ bá wọn sọ pé àwọn ilẹ̀ ń bá nídìí ọ̀rọ̀ yín tí ẹ sọ fún wọn.
0: A ti ní òye pé wọn báyìí yẹn sì torí wọn wà àwọn mẹ́rin lọmọ tábí àkọ́bí wọn ti kú èmi mo kù lákọ̀ọ́bí. Tẹ́ ẹ wá rí àwọn mẹ́ta àwọn mẹ́ta tá a wà láyé èmi nìkan náà wọn 8. Àwọn yòókù nǹkan wà ní Èkó. So èmi àti mọ́mí àti dáńjàrí tí mo ní túmílẹ̀ ibi tó dèmi mọ́. So ìwà fẹ́.
2: Sọ̀rọ̀ kí yẹn tún wá ran ọmọ yín ni. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ yín?
0: Ọmọ mi ní òdò wọn ni jáde kí n lọ bí kí n bá mọ̀ pé ó ti sọ àwọn o. Mi ló dé èyí tó kọ́ ilé ti ta lé o.
2: So ọkọ tiẹ̀ tó fẹ́ ṣé kò tọ́jú ẹ̀ ló fi ta lé lọmọ yín fi ta lé ni?
0: Ẹ ṣe sà. Ó tọ́jú ẹ̀ ìjà ló dùn wọ́n pọ̀.
2: Ọmọ yín wo tí nǹkan míì tó ń ṣẹlẹ̀ sí?
0: Ilé àgbọ̀n mi ni.
2: Èwo tún ni nǹkan ń ṣẹlẹ̀ sí lẹ́yìn yẹn?
0: Ẹyẹ ọmọ ní fẹ́ gbọ̀n ọkùnrin mi.
2: Ọkùnrin kí ló ṣe?
0: Kò wọ ẹ̀jẹ̀ rí fẹ́. Iṣẹ́ pírátẹ̀tì mi pẹ̀lú bó ṣe mọ̀ pé ṣe bá gbọ́ àwọn oral English tó ń sọ.
2: Wọ́n àjẹ́ kò rí ṣe ọmọ ọdún mélòó ni?
0: Yọ́mọ̀ ti fẹ́ ó ti lọ pàdọ́ta.
2: 50 years.
0: Bẹ́ẹ̀ ló
2: ti lọ́mọ yín ọkùnrin.
0: Bẹ́ẹ̀ni
2: gbẹ̀tẹ̀. Wà á ríṣẹ́ sí i.
0: Àárín
2: lórí mi. Ìjẹ́ ìyá yín ṣé ìyá yín ṣì wà?
0: Ó wù àtọ́ ń ṣe láì tó ń ṣe.
2: Bẹ́ẹ̀ni ẹ̀rí báyìí tẹ́lẹ̀. Kí ẹ wá fẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà?
0: Ntí mo fẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà ní pé ọ̀nà àbáyọ tó lè fi kéde burúkú yóò jáde fún ọtẹ́ mi létò sí.
2: Ọmọ
0: mi ò fi létò sí lẹ́ẹ̀lẹ́ o.

wa sele lẹyin igba ti arabirin yo le dide.

tẹ̀síwájú gbogbo ìwọ tó bá fẹ́ jẹ̀yàn nínú ayé bóyá kan ni a fi ń dọ̀ọ́là mú ìwọ òrọ́mọ bí mi ó ti gbìyànjú gbìyànjú òrọ́mọ gbẹ́jọ́ bóyá nǹkan kan ni wọ́n ló dí ní ọ̀ràn rẹ àbúwọ̀ aláǹtakùn ni wọ́n fi ń yọ lẹ́nu mo ti sọ fún yín rí òwú tí ò fẹ́ digi táyé máa ń fi dààmú ògo èèyàn òwú aláǹtakùn mo ti tú àṣírí ọ̀nà tí máa ń gbà mo ti tú lórí ètò ìrì sòwú aláǹtakùn dánwò yẹn wọn a máa fi fa àṣẹ tì sínú ayé ẹ̀dá wọn a máa fi fa kéèyàn máa gbìyànjú kéèyànjú dẹ̀ mọ́ jọ wọn a máa fi fa ìdààmú sínú ayé ẹ̀dá wọn a máa fi fa ojú kòkòrò sínú ayé ẹ̀dá kódà àìmọye èèyàn ni a ti fi òwú aláǹtakùn dé iṣẹ́ rẹ̀ pa gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí wọn náà lálẹ́ yìí máa pe nọ́mbà yìí bí mo ṣe ń ṣètò yìí máa pe nọ́mbà yìí pé o fẹ́ ìtúsílẹ̀ o fi ọ̀nà àbáyọ lórí ayé rẹ 081 28 71 86 30 081 28 71 86 30 tàbí 080 34 96 25 22 080 34 96 25 22 bẹ́ẹ̀ bá fẹ́ wá sọ́dọ̀ wa nọmba náà ìláwa o ìyẹn ni honorable street olówó ilá bus stop along lasu ìṣẹ́rí road ní ìṣú tí ẹ gan ní gàdó lẹ́kọ̀ọ́ ibẹ̀ láwa

0: Bond FM 92.9 ìfẹ̀sùwápọ̀.
1: Ó ti wà ní ẹ láti lè ṣe rédíò ìfẹ́síwápọ̀ Bond FM náà wà tá à ń dábẹ̀ tó tí à ń rọ̀ bí òwe happy podcast day o gbogbo yín ẹ gbádùn ẹ àpẹẹrẹ àwọn ẹ̀ máa yà wọ̀nyẹn ló wọ́n fìdí mọ́lé àpẹẹrẹwọ̀ ẹlẹ́dùnmọ́ rẹ pé mo là ń fẹ́ lọ gangan ẹ kàn dé kó jáde àpẹẹrẹwọ̀ ẹlẹ́dùnmọ́ rẹ á sọ pé láyé o lókè pẹ̀ àṣẹ ẹlẹ́dùnmọ́ rẹ àpẹẹrẹ o ẹ kí a máa ṣe jẹ́jẹ́ o ẹ ṣiṣẹ́ ìbálàágùn ẹ kókó nu ìṣẹ́nárì wa ká ṣiṣẹ́ dáadáa kí ẹ bá lè rówó ká lè rówó ná ẹ̀yìn ìjọba náà ẹ máa ṣáàyè o ẹ máa dákẹ́ o ẹ máa dákẹ́ ká mọ tá à ń ṣe o àní ogun aláàrú gbọdọ̀ gbẹ́ máa láàrú pé wà ní blessing àlùkò náà ni akéde ètò èdè aago méjìlá àbúkù ń jẹ́ ti ọlọ́run ọba mi òkè o ṣeun blessing àlùkò àwọn ìjẹsà wọn ní ìyá àyùn lẹ́nu rẹ torí ẹsẹ̀ láàkì ìyá bí kà sí nǹkan ọbẹ̀ ègúsí àwọn ọ̀làgbára o abálẹ̀ rí bí ẹran ògbẹ́ ọbẹ̀ ìyá àdí àkókò àkíkọ́ àfi sí ọ̀rẹ́ mi kan ní ìdìbò rẹ̀ á fi mẹ́rù sáyé rẹ̀ agbára ọlọ́run ṣeun àgbẹ̀rẹ̀ mọ̀rọ̀ rẹ̀ tó ẹ ọlọ́wọ́yin ọlájídé lọ́kọ̀ tèmi àyìn lọ́gùn fàájì dáadé wọ̀ kí ló mọ̀ èdè bábà èdè ìbàdàn mẹ́sàgbọ́n ní olúyọ̀lẹ̀ àmà tó rọ̀ sùn ọmọ jẹ̀gbẹ́ yóò fi kàrẹ́ fọ́rí mu ọ̀tàgé ọlọ́mọ̀ọ́rù ní tọ́sẹ̀ méjì tẹ̀dó tẹ́gbọ̀n jagun tábìlú náà ń kẹ́rú àbúrò sùn bí òde sùn ló ń sún ó dín kẹ́rù ló ń kẹ́rú ó dín kẹ́rù ló ń kẹ́rù wọ́n lé gbọ́n jajajajaja kò ní ọmọ orí ìlú kò lẹ́rú ká má rí ẹ bá ń gbọ́ mọ òkè láǹtí ẹ kí n ké sí òṣùpá saheed london delight rẹ ẹ fi sọ ọ̀run àjíjà.

o ti wa ni e lati le se do fesi wa po bonne fm lo wa ta n da be do ti an ro bi o we ni mo la gan gan gan gan awa ni number 1 e ade ku le faju we do ni gbongbo ni keja bi la wa ta n da be do ti an ro bi o we o ti wa ni o se se o a si gba do so pa si lai pe la jina in london delighted extra le ni a tun wa ke si baba nga ni agba a n so la be lo a le fe yeye a ma so yen lai pe la jina lo gba ji n te si waju lati le se do fesi wa po bọ́lẹ̀ fún lọ́wọ́ tá ń dábẹ̀ tá ń rọ́bí owó ẹ̀ka gba iléeṣẹ́ àbá ìwé gbèmí lọ ní kẹtù bọ́stọ̀f láti yíkọ bíríjì ẹlẹ́sẹ̀ láti omítọ̀ alápẹ̀rẹ̀ ní kẹtù àbá ìgbèmí bóun nìkan.

0: ifu elomi a ni ewa adi ni diba yin ro
1: o ko igbe ni o ni se se awon to ba ni to nfo mu bara adi bayi to nbe abi to ni je pe o nta gege se ka fun ni pe so olorun ni sun
0: pa ese atokun isara won tin da se sile ni
1: to ba ti wa ni bayi sa to won tin ka fi awon nkan bayi ni agbara kini ko se
0: iwo to ba ti ri ru awon apere ti adare ko yi mo fi igbala re dona yoju si baba ewegbe mi ajo soro ti e ba ti koko de ile ise ti wa leyin te ba ti gba card 1000 a wa se ayewo fun lona ti gbalode ati ti ibile ta fi mo kini se yi gan igbawo ni kini yi ti bere ibolo de du ka to mo ogun ta wa fi se wo san fun yin
1: ṣugbọn yin gbọ ta n so fun mi pe ofe le nse ayewo
0: ben ofe layewo amo te ba ti di e gba card 1000
1: lo ti poju baba egbe ni ko to ni pe e pe oro ibani soro ni ati bi ti olule se ni wasa awon ko ma n saba so wi pe awon oru oru soro wi a ma lago elomi a ma ni ara ma oru oru ha ori ole so si gbogbo eleyi naa ni se pelu iso ara
0: bẹẹni o ni se pelu isan ara ṣugbọn eto tun fara pe kini kan wa tan baba ma n pe ni ofa se ri ofa kan wa tan pe ni ofa sakatu ti ofa yi ba wole si yan lara a bẹrẹ si ni ba omi ara isan ara ẹjẹ ara egungun ara jẹ ni so ti ọfà yìí bá ti wá pẹ lára ó ṣeéṣe kí ara máa ta ni kí nǹkan máa sọ kulukulu káàkiri ara ẹni àbí àwọn kan wà wọn láwọn ti lọ sí gbá àwọn ti lọ sáwo àwọn ti lọ sí kòkò bàbá sásùn ó ṣeéṣe kó mọ jẹsan ara ni kó jẹ ọfà ara ọlọrun ò ní fẹ àìsàn tí ò gbógun kò ní fi dẹwà mọlẹ kò sí ti ń ṣe ní atọkùn tí ò ní wòsàn orí ni kó gbé wa pàdé aláwo rẹ àmọ téèyàn bá dé ọdọ bàbá ewé gbè mí pẹlú ògbó ọlọrun ọba tó dá ewé àti egbò yóò rí wòsàn àwa kì í ṣe ọlọrun o ṣùgbọn àfitọlọrun síwájú ọlọrun dẹ ń fún wa sí.
2: ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúkọ̀ ládìde. agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn kíkákú àbí ríro. gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀lẹ́ ẹ̀mẹ̀rún ẹ̀mẹ́fà kí lè tó mọ́ ó léwu díẹ̀. a ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ já para o. wá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. ó máa rìn ká máa mí gúlegúle. bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ìgbò náà ń dàbí ti gbà ní.
0: ilé iṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu.
2: 08062729575
3: lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
1: ẹ̀ǹdà bó ṣe ń jẹ́ ọkùnrin wa òun náà lè ń gbọ́ bàbá ewégbè mi láti ìpínlẹ̀ ọ̀ṣun àwọn ọmọ mọ̀ nípa ewé àti egbò dáadáa. bàbá ewégbè mi ṣé ká ní gbé iṣan ara yìí òun gbọgbọgbọ ló gbìyànjú ni.
0: ẹsẹ iṣan ara gangan la ń pè ní ìdọmẹnìyàn òun ló gbé ara wa dúró tí iṣan yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró ẹ rẹ lómi tó bá bẹrẹ báyìí ẹyin adùn ká iṣan ara ti ń daṣẹ sílẹ nìyẹn tó bá ti di pẹjẹ oríbi lọ bó ṣe yẹ kó lọ omi oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan ẹnìyẹn ò ní pè ní ga ìwọ lọmọkùnrin tó ń gbọ mi nílé tó jẹ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ iṣan ara rẹ ti ń daṣẹ sílẹ nìyẹn gẹgẹ bá a ṣe mọ pé n tá ń pè ní ọlọmọkùnrin gan iṣan ló gbé dúró ṣé wàá rí atọkùn àwọn nǹkan kan míì wà tó lè ṣe àkóbá fún iṣan ara ìwọ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ilé kan bàbá wa ń pè ní òkú àtọ̀sí ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọmọkùnrin náà tó bá ti pẹ́ lára yóò ti kóbá iṣan kò wá ní jẹ́ kí iṣan yìí ní agbára àti gbé nǹkan pè ní nǹkan ọlọmọkùnrin dúró.
1: àwọn ọmọkùnrin ló yẹ pé nǹkan ọmọkùnrin yẹn kéré ju ọjọ́ orí wọn lọ́kọ́.
0: iṣan kan wà níbi nǹkan ọlọmọkùnrin tó jẹ́ pé orí ẹ̀ ní ẹ̀dẹ̀ ń gbà àkọ́dá tẹ́jọ́ ò bá sì lọ bó sì yẹ kó lọ bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa ma sókè ni eléyìí náà bàbá wa ń pè ní àsókè.
1: ṣùgbọ́n àyẹ̀wò fínífíní ń bẹ̀tẹ̀ sí fún un.
0: bàbá àyẹ̀wò fínífíní wà á ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ọ́ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń láyé jọun.
1: dúpẹ́ lọ́wọ́ lọ. kódà báni farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní káwá pé ibi tí iléeṣẹ́ yín wà sá.
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè 08062 7275 ẹgbọ́ lẹ́ẹ̀kan.

0: 080-6272-9575. Ilé-iṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2. Ilé-iṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè lẹ́ẹ̀kan sí 080-6272-9575.
1: Bàbá ewégbè mi, àṣìwà pẹ̀lú ọ ní ilé agbára. Lórí iṣu ara ọlọ́mọkùnrin la sì ń sọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọdé tó wà ń tansìn wọ́n fún ọmọkùnrin tó ní ó lè ṣe déédéé lọ́dọ̀ wọn. Mo sọ fún lẹ́ẹ̀kan mi ní àwọn tó mọ̀ pa dáadáa tí wọ́n fi sẹ́yìn rán rèé wọ́n sì wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ní Ọ̀ṣun State. Bàbá ewégbè mi, kí ni nǹkan míì tí ó tún lè ṣe àkóbá fún àìlèṣe déédéé ọmọkùnrin?
0: Ẹ̀ṣẹ̀ àtọkùn, ìwọ tó ń gbọ́ mi nílé, eléyìí kọ́mọ̀ láàrin àwọn bàbá mi tí wọ́n ń gbọ́ mi nílé. Ọkùnrin tó bá ti ní ìtọ̀ ṣúgà kò ní lè ṣe dáadáa. Ìwọ ọkùnrin tó ń gbọ́ mi nílé tó ń pọ̀ bí ẹ̀mẹta bí ẹ̀mẹrin ilẹ̀ tó mọ yóò ṣe àkóbá láti ṣe ojúṣe rẹ pẹ̀lú olólùfẹ́ rẹ nínú ilé. Àkọ́kọ́ nìyẹn, ẹyìn tí bá ti ń tọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ ó ti ń tọ àlàáfíà ara dànù. Bá a ṣe ń tọ̀ yìí ni sanra máa máa daṣẹ́ sílẹ̀. Àwọn míì tí wọ́n bá jí láàárọ̀ atọ́kùn ẹsẹ̀ wọn á wú. Tẹ bá fọwọ́ dì báyìí á jì lọ́rùn. Àìsàn kan nìyẹn. Àbí ẹ̀yin ìyá mi tẹ́ ń gbọ́ mi nílé àti bàbá mi tó jẹ́ pé ọdún orí ló fa iṣan ara ti yín. A ti ní àwọn egbòogi tó da fún àgbàlagbà.
1: Bẹ́ẹ̀ni
0: bá ṣe lárugbó nílé.
1: Ọjọ́ orí náà ní ṣe pẹ̀lú iṣan ara.
0: Bẹ́ẹ̀ni ọjọ́ orí ní ṣe pẹ̀lú iṣan ara. Torí bàbá ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni ara ó ṣe máa daṣẹ́ sílẹ̀ sí. Ṣùgbọ́n a ti ní àwọn egbòogi tó da fún ìpèníjà báyìí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé má sọ pé ọtí lọ gbá ọtí lọ àwo ọtí lọ kókó bàbá sásùn. Àìsàn ní bò mí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tó ń jẹ tó mi síta kí n fi ẹ́ sílẹ̀. Gbogbo wa la mọ bí mo ṣe rí atọ́kùn nínú ìṣe bàbá ewégbè mi àfi ara nìyàn. Tẹ́ bá ti kọ́kọ́ dọ́dọ̀ wa àǹfààní ẹ̀kọ́ jẹ ni pé ẹ kọ̀kọ́ di àǹfààní ẹ̀dínwó.
1: Discount wọ́n ti ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún wọn.
0: Nílànà ti bàbá wa àti ti.
1: Ògùn ni bàbá ewégbè mi níṣẹ́ lẹ́ẹ̀kan ní àkínyìnrà tí ò lọ́mọ nù. Wọ́n mọ̀ ń pa dáadáa òwúrọ̀ rẹ ti ń gbọ́ tẹnu wọn. Kò mọ́ra gbé àṣọdùn. Ṣé tí wọ́n bá ti délé iṣẹ́ yìí ẹ̀ ń sọ fún mi báyìí ń fọ ọgbẹ́ àpé gbogbo ohun tó ṣe alágbára.
0: Atọ́kùn pẹ̀lú ògùn ọlọ́run tẹ bá ti délé iṣẹ́ wa ẹ̀ ní kábàámọ̀ pàṣẹ wa. Ilé iṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2. Ilé iṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
1: Ó máa ń fara balẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè o 080-6272-9575. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 080-6272-9575. Ó ti gbà kan náà.
1: Tó adúpẹ́ lọ́wọ́ àlejò wa bàbá ewégbè mi orúkọ tèmi tí ìyípadà lẹ́ẹ̀kan sí Olúmídé Ọlálérè ní orúkọ tèmi rẹ̀ pẹ̀lú Olúmáìtì. Omi ẹ̀kọ́ mi ẹ ṣe o.
2: Ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ní kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúkọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀, orúkún, èjìká, ìbàdí àti ẹ̀yìn. Dídákùn àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀lẹ́ ẹ̀mẹ òun ẹ̀mẹ pàkílẹ̀ òun tó mọ́. Ó léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Bá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Bí máa rìn ká máa mí gúlegúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ègbò náà ń dàbí ti gbà ní. Bàbá ewégbè mi 08062-72-9575. Ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró. Nọ́ọ̀sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Gba ìṣàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè. Má sì jẹ́ kí apá pẹ ẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ o. Ọ̀rọ̀ àrùn ni kì í jẹ́ kí ìṣàn ó gbàdẹ̀. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Bàbá ewégbè mi sì mọ̀ dájúdájú.
0: Ilé-iṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
2: 08062-72-9575.

bẹẹni tá a bá máa ṣe fàájì wa ní nàìjíríà ń bíbá iná ẹ àwa náà níbì kan aláwọn òbí kan tó dàbí ìlú ńlá lágbára lọwọ ọlọrun ọlọrun á ṣèlú tàwa náà tó jẹ pé ìjọ tá a bá máa ṣègbádùn báyìí kò nílò pé a ṣẹṣẹ ń jáde lọ sí ìlú onílùú láti lọ ṣègbádùn àwọn náà máa fẹ láti máa wá bìnì lágbára lọwọ lọ akínyin ní gbogbo ibi tẹ ẹ ti ń gbọ wá iléeṣẹ bond fm 92.9 ètò ẹtọ ìtàn ìṣègbọ tọnà ni lágbo fàájì pẹlú alàgbà ọlájídé ọláwọyìn lágbára ọlọrun tó bá di ìdáyé ọsẹ tó ń bọ ẹ jẹ kí àtújọ pàdé wọn tágo mọkànlá àbọ bá ti lò ní gbogbo ọjọ friday báyìí lágbára ọlọrun adúpẹ lọwọ yín pẹ ti wà pẹlú wa pẹlú gbogbo àwọn ètò wa lọlọkọọjọkan lágbára ọlọrun ààbọ ọlọrun ìdùnnú ọlọrun àlàáfíà àti ìbàlẹ ọkàn ajẹ ti yín adẹjọ jẹ ti gbogbo wa lápapọ bẹẹ a ṣe ń lọ mórí lẹṣu kẹrán tí o wíńdò ní ilẹkùn ni ìyẹn fèrèsé àti àbáwọlé ẹrí pẹ tí gbogbo yìí tó bá jó nírin gbágbágbá ẹjẹ àti tọlọmọba ti ń ṣọ wa ẹjẹ kí àwa náà ká máa ṣọra wa lágbára ọlọrun àbọ ọlọrun adájú lórí wa nǹkan kò ní ṣe yín nǹkan kò dẹ ní ṣàwa náà lágbára ọlọrun ọlọrun á dúró tì wá o ní orúkọ àwọn màmá wa látòkè wá màmá wa princess adenike adegoke àti bàbá wa alhaji wahab akọsílẹ tó fi mọ gbogbo àwọn lọgàá lọgàá wa náà ni à ń fi orúkọ wọn kí yín púpọ̀ iṣẹ́ gan-an ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa mọ́ lóore o níléeṣẹ́ bond fm 92.9 atẹ́mí àti gbogbo àwọn tààjọ wa ń bí engineer ayọ̀ níbi ẹ̀rọ amúnáwá wa àti gbogbo àwọn tó wà níbi ẹ̀rọ alátagbà wa engineer ọmọ eegun ni engineer tiyo àti ẹni ajẹ́jẹ́ lówó àti gbogbo àwọn yòókù wọn engineer adésínà ẹlẹ́rìn ẹ̀yẹ àti engineer bayọ̀lẹ̀ pẹ̀lú gbogbo wọn tọ́jọ́ ṣiṣẹ́ papọ̀ àkí gbogbo yìí wípé ẹ ṣe gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bẹ́ẹ̀ náà ni lórúkọ àwọn alájà wa tí ó fi mọ́ àwọn oníbodè àbí àwọn aṣọ onílòro àkí gbogbo yìí náà pé ẹ ṣe gan ni bí ẹ ṣe ń tẹ́tí sí wa ìfẹ́ tẹ̀ ní sí wa ọlọ́run àtúbọ̀ ní jù bẹ́ẹ̀ lọ fún yín o lágbára ọlọ́run nígbà tí ó bá di ojúmọ́ tí aago mẹ́rin bá ti lò lágbára ọlọ́run ẹjẹ́ àtújọ pàdé fún àwọn ètò wa ní ọlọ́kùnrin ìjọkan blessing àlùkò lórúkọ tèmi o mo kí yín ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa pé ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ààbò ọlọ́run ìbùkún ìdùnnú àlàáfíà ìbàlẹ̀ ọkàn ajẹ́ ti yín bẹ́ẹ̀ náà dẹ̀ ló ṣe máa jẹ́ gbogbo wa kájọ sùn láyọ̀ ká jíjí òdòdó lágbára ọlọ́run ó dàrọ̀.